lọ́tọ́ ó àwínú àwítọ́ mi dóríso náà mi bá dùkún mi bí yàn jọjọ égbètò àmì égbèlè yín jódà èpè pé bí n kékeré ìwọ yín gún àlè pé àpèvì kú ìwọ àdéhùn àmì àmì kéwé pọ́nà àlọ́mọ bí kàpù mọ́ bí àjọ bí dọ́ọ̀nà bí èèyàn ọgbọ́n kò yọ̀nà bí àkọ́pà ó ọ̀nù mi kúkú dé àkọ́ńtà kètò sómi àwọn òpó ẹ̀ bí àlọ́mọ bí kàpù mọ́ bí èvì ọ̀pátá ẹgbà pọ̀tọ̀ náà fi dé lè wá bí dọ́ọ̀nà ń tí ná dùkún mi rí o wọlé bẹ́ wọn ong sec dead farm e enfant kò sọnà bí ong café a èyí bí àsọsọ ọkọ nyọnu ó bu àpá ní ti fáfá jíjí lè mìà bí èdù àmì kùdú ẹ̀yà ntí ó ọgọ̀ dóde sọ kùdú nkékédé rófò náà ti fáfá lè yíyá mi ntí.